0: Olè ke bè kò bà mi yi ẹ ká. Mọ̀lẹ́ rẹ̀ kò má ṣe mọ̀lẹ́ pọ́npọ́n kò má ṣe dòpò. Mi ò ní fojú sunkún ẹ̀. Bàbá ẹ̀ ò ní fojú sunkún. Òun náà ò ní fojú sunkún mi. Michael kúnkún tó wá ṣe pátápátá. Mo ní kí ọdún yìí kó tó di January 31st. Ọlọ́run fi àmì ayọ̀ hàn ẹ̀. Ọlọ́run fi àmì ayọ̀ hàn ẹ̀. Kò ní rìn jẹ́ tẹ́bí ń pọ̀nà. Ìmọ̀ bẹ́ ẹ̀ àní torí kodò lórí ẹ̀. Mo náà ò ní torí kodò lórí wa. May God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: American Burger, il rap americano selezionato ogni settimana dalla nostra redazione.